joxat ko wàccu waayam bu baax a baax. waaye nag fonk ko woon ñëpp ci zahir si ne maanaam jullit bi kat bu ganee jamono dafa war a jaar fii jaar fii jaar fii ci am njàng. loolu moo tax sëñ bi dafa dox doxin woowu nga xam ne donte suñ borom may na ko ay may waaye dafa woon ñëpp ne da ngay jaar ci daaray diw jàng fa alquran mokkal ko fa bind ko fa nangam ak nangam.